0: gbọdọ faye gba rẹ gbọdọ faye gba baba mi olorun faye gba rẹ o faye gba mi olorun gba gbogbo eto te wa to wa se kini ju fun mi nigba ti aso mi 10 days yen igba ton lo ti everybody lo mi lo mo lo temi lojo Wednesday wedding ko bijo merin mo wa lo eto ku lojo wedding gangan sheri ti jo ta pari omi ti lo mi rara o abro ko mi kan ti ku fun mi 200,000 we can go wedding mo le mi mo lowo ikere te ba ma help mi ke help te ba te ni help me je ki mo se mo ko mo yo jo ruko mi ruko baba yin lo nje ruko mi ti ku e di jo keji o ye ni ki send account mi ba to ma di jo keji ti awu mi yen pe 10 days she lo send 300,000 mo sare ku mi ti mo joko si mo lo si waju pepe mo lo yira e se mi na tin gbo o ti mi o gba re baba mi o dupe lowo olorun mo dupe tori pe gba ipe gba ipe mo dupe tori pe olorun ti ni leyin mo dupe tori pe nko wa leko awa na de jeun ile ti omo mo gbe olorun yin ga ta ba so ipo ogun le se ogun yin bi awa e ma se lo awa na n tele yin ta jo de joba won iun pe pastor kankan ma o pastor pe adura fun mi pastor se I do things according to your petitions. God bless you. My anointing. My regards to mama.
1: Nice. Inti an pe good news ni e. E wo be se o rambo. Ti a ba ti setan ni sin e lo bomi e fo ese yin. E si fowo yin. Gbogbo awon ti o ba so be won pade mi ni 6:30 lori Facebook ati YouTube. To ba wa di ola, e kan mu aso tele tele e mu bo we ma. E so pe good news. Next.
2: Ọmọ karọ sawo emi ani ke omo jo yin lori afefe ni olate ko emi na ti le ri o oluwa ti se ohun ana te ni pa ma rowo emi na rowo o mo rowo aburo oko mi to send 500,000 si mi mo tin ba won soro lati bi job mi lo kan na to ya mo sa nta nta ti ba won soro sa mo le ra ki se account number bi mo se ra lati lori moju ni 500,000 oluwa se ohun ba mi dupe yi mi e se o
1: nice, nice. One neighbor won se 500,000 gba won laju owo won ri olufe ko si good news to to laye bo se n gbo good news ite nikan bi won se gbo ti enan e je mo fi ti baba ise lo
3: hello sir baba mi o e ka ro sir e ku se oluwa o olorun ti bo ma dure ti yin mo anointing in Jesus name ba na le ri o e ma ti dile mi o se ile pe odun kan ba wa si ni auditorium ni we ma ta fẹ́ kí ọlọ́run ṣe fún wa ara àwọn nǹkan ta bẹ̀bẹ̀ fún kọlọ́run ṣe fún wa ọlọ́run ti ṣe méjì fún wa ńbẹ ìyàwó mi ti ní oyún adúpẹ́ fọlọ́run ẹlẹ́ẹ̀kejì ọlọ́run tó ṣe mọ́tò fún wa náà tí mo dẹ̀ nígbàgbọ́ ni pé ọlọ́run á ṣe àwọn ìtókù fún wa ẹ ṣe gan ni sà adúpẹ́ o mọ́ anointi orúkọ mi ni Michael Uche Steven láti Ìbàdàn ọmí àpáta ẹ ṣe gan ni sà.
1: Nice. Inú mi dùn sí bọ̀dá yìí ẹ wo good news tiẹ̀ wọ́n wá sí wema ẹ̀ ń bọ̀ wema lọ́la ìpàdé abami à ń gba rádì fún ìpàdé yẹn ní August bákan náà níbi tí gbogbo èèyàn ó ti máa lo 1.5 hours bọ̀tọ̀la ìyàtọ̀ ọlọ́tọ̀ nítòhùn ọ̀tọ̀ oníka ti àsọlẹ̀ àwọn ọkùnrin tí ò bá láṣọ iwé mi ti ń láṣọ bright àwa ara mú aṣọ white á tẹ̀sílẹ̀ lẹ̀ àwa jókòó lé lẹ́yìn tá a bá parí màá kó gbogbo àwọn tí wọ́n bá fẹ́ ìgbọ́wọ́lé àdúrà ìwòsàn ìtúsílẹ̀ á kó wọn sínú hall wa ti èyí tá a máa ń lò tẹ́lẹ̀ màá sì mọ gbàdúrà fún wọn bẹ́ẹ̀ ìsìn méjì náà láṣẹ ẹ kọ́ lẹ́nu dáyàrí kì í ṣe ti ọ̀pẹ́ àtọ́ ẹ̀yin ọmọ náà wọ́n ti ṣẹ́jú sí mi nínú studio wọn ni mo lọ ẹ wá tẹ́wọ́ bí n bá ṣe kún bí nísìn kan sanwó ẹ̀kọ́ ọ̀sán ẹsẹ̀ ẹ kàn pàdé mi níbo lórí YouTube ọ̀dẹ́kúnlé Epaphras tàbí Facebook tàbí TikTok ẹ wá gbọ́ ìkìlọ̀ yìí èmi ẹ̀ báyàn chaati o mọ́ bẹ́ẹ̀dọ̀ ọlọ́run kankan chaati báyìí lolúwa wí gbogbo ẹni tó bá gbọ́ mi kí ni ò tó sú kọ́sẹ̀ yìí ò tó tán gba good news gba good news gba good news gba good news in the name of Jesus Christ ẹ jẹ́ wá fẹlẹ́ ìkún sá o. Gbogbo ẹ̀yin ọmọ náà mo fẹ́ kó o mú ìdá mẹ́wàá good news mo fẹ́ kó o mú ọrẹ pé màá gba good news ọrẹ tí mo fi ọ̀sán láàárọ̀ ìnìyẹn olúwa mo fẹ́ gba ìròyìn ayọ̀ mo rú ẹ bọ́ tí kò wá sí tó lè mú nítorí bá wá láti inú ọkàn ẹtẹ́mi ọlọ́run bá ní o ṣe kò sí àfipáṣe àwa ti mọ̀ pé dandan ni ká sàn ìdá mẹ́wàá account number church lélẹ̀ 1966 36 38 73 1966 9 1 9 66 36 38 73. Comfort Life Mission International, Access Bank. Bí yín ọba sí wọlé ẹlẹ́lẹ́ 2017 42 90 47 2017 42 90 47. First Bank nìyẹn. Comfort Life Mission International ní ọ̀nà yóò tún gbé jáde. Gbogbo ẹ̀yin ọmọ náà tí wọ́n bí lónìí tẹ́ máàkì wedding anniversary yẹn, ẹ̀yin náà máa bọ̀. Àwọn tó ń máàkì bẹ́ẹ̀dẹ̀ wọn lónìí, ẹ̀kúnlẹ̀, ẹ jẹ́ kí n sọ tẹ́lẹ̀. Kí n tó gbàdúrà, ẹsẹ̀ bíbélì la fẹ́ kà láti ìwé Ezekiel chapter 13 títí wọ 18. Ezekiel chapter 13 títí wọ 18. Òní ni wọ́n bí ọ, òní lọ sáyàjọ birthday rẹ, òní lẹ máàkì wedding anniversary yẹn, ẹ̀kúnlẹ̀ kí n sọ tẹ́lẹ̀. Mo gbé ọwọ́ mi sókè, ọ̀rọ̀ bí ọpẹ́ òní tán nínú ìrìnàjò rẹ. Happy birthday to birthday celebrant, happy wedding anniversary. Mo sọ lẹ́ẹ̀kan náà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe àtẹ̀stímọ́nì. Nọ́mbà tẹ́ ṣe àtẹ̀stímọ́nì yín sí rè 08 0 88 71 65 66 ẹ sẹ́ndì mẹ́sẹ̀jì ire àtànú kọ bá yín. God bless you.
4: All business owners in Benin City, are you looking for a powerful platform to promote your products or services? Look no further than KUFM, your darling radio station dedicated to bringing you the best in exciting music, news, and entertainment. With our diverse audience and wide reach, advertising on KUFM is the perfect way to get your message heard by thousands of potential customers. Whether you're a small business or a large corporation, we have affordable advertising packages tailored to suit your needs. Don't miss out on this opportunity to grow your business and increase your brand visibility. Visit our business office today at 62 Ihama Road, GRA, Benin City, or call 0703-805-0243 to learn more about our advertising options. KUFM.

0: atẹ́ńpa lórí ago tó bá máa gbé lọ síwájú sọ ẹ ṣe mo dúpẹ́ ọpẹ́ ni tí mo mú wá nìyẹn.
1: Ẹ̀lú dájú ẹ káàárọ̀ sá o, ẹ ṣe mo dúpẹ́ sá ẹ kú iṣẹ́ olúwa o, ẹ ṣe o, mo dúpẹ́ o, mo rọ́wọ́ agbára, mo rọ́wọ́ ìyanu o, inú mi dùn, ayọ̀ mi kún olúwa ṣeun o, àdúrà yín gbà lórí wa dájú ẹ ṣe o, pàápàá lórí ìrìn àjò iṣẹ́ ọkọ mi, mo dúpẹ́ mo gbé ọlọ́run àlàyé ga lórí ẹ̀kọ́ ọmọ mi, mo ṣe ọlọ́run lọ́ba, ọ̀rẹ́ májẹ̀mú mi oṣooṣù ọlọ́run òjò lọ lásán láti bí oṣù kan sẹ́yìn. Kò ní gbogbo iṣẹ́ dá fún dájú wa, ṣùgbọ́n ilé mi tí mo tún san ọrẹ tẹ́níkà fi oyún máa gbàdúrà fún ọjọ́ méje ipe ká fi máa ṣe prayer láàárín ojoojúmọ́ ká dẹ̀ fi gbà wẹ̀ sí i. Tí mo tún fi oyún ṣàdúrà láàárín nọ́bà pè mí nọ́bà náà wípé iṣẹ́ kan ti ṣe ti láti bí oṣù méjì kan sẹ́yìn pé wọ́n pa wọ́n pé kan wá bẹ̀rẹ̀ ní èyí. Mo dá orúgbó ògo àti ọpẹ́ àti ìyìn padà fún ọlọ́run yòówó ọlọ́run má jẹ̀mú ọlọ́run tí ò dojú àdúrà tì mí. Ẹ ṣe o bàbá, mo dúpẹ́ ẹ̀ ní fún ọmọ ṣíṣe ìránṣẹ́ ẹ̀ nípa ṣíṣe ìránṣẹ́ o. Orúkọ mi ni Abọ́sẹ̀dé láti Ọ̀tá.
2: Praise the Lord. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣebí ọba fún ohun tí ó ṣe. Nítorí pé ọmọ àbúrò sísítà mi tó ti ń ṣe process in Canada for the past 4 years tó yẹ pé ìbínú ó kàn stop ẹ̀ ni. 2 weeks ago wọ́n kàn pé fún ara wọn from embassy wípé àwọn sorry they are, wọ́n apologize fún pé àwọn sorry o, pé àwọn sorry pé there are a lot of applications lọ́wọ́ àwọn ló jẹ́ kí àwọn pẹ́ kan tó pé wípé so they are starting processing of his visa now. Pé àwọn document kan pé kó lọ mu wá wọ́n fún ní 3 days. Ó sọ fún wọn pé òun gbogbo document yẹn òun ṣẹ̀ṣẹ̀ máa gádà ẹ ni pé òun need a week. It was the boy that was giving them time.
3: Wow.
2: For them nkan tí òun fẹ́ ṣe tó ń bèrè lọ́wọ́ ẹ̀ tó máa mú wá. At the end of the day last week tó send gbogbo document yẹn wọ́n tún appreciate ẹ̀ pé àwọn dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé kó ṣáà má bínú. Wọ́n wá pe aunt ẹ̀ tó wà ní Canada tó dàbí sponsor ẹ̀ wípé àwọn sorry o pé ṣé ọmọ lápájá lápájá wá lòun mọ̀ wípé ọmọ ẹ̀gbọ́n wọn nígbà wo ló wá sí Nàìjíríà ó lòun wá ní February wọn ni pé ṣé ó mọ̀ sí application yìí ó lòun mọ̀ sí. Nígbà wọ́n sọ fún níran pé àwọn máa pe ẹ̀gbọ́n ẹ̀ ní a month time. That same day òun ni wọ́n pe sisa Yinka pé àwọn sorry o pé application yẹn àwọn máa process ẹ̀ pé ti local the state parí pé ti federal ló kú pé by the end of the month wípé kó máa expect visa ẹ̀.
3: Hallelujah.
4: Ṣé ìwọ náà gbọ́ testimonies? Ìwọ náà gbọ́? Ìwọ gan o ti mọ ìgbésẹ̀ tó yẹ kó gbé báyìí? Tó o bá wá wá sí program lónìí o kù sọ́wọ́ ẹ̀. Tó bá yẹ kó o sọ rẹ o kù sọ́wọ́ ẹ̀. Èèyàn máa ń gbègbèsẹ̀ ni èèyàn á kí ìsínú ẹ̀. Èèyàn máa ń kí ìsínú ẹ̀ pé mi náà mo gbègbèsẹ̀. Gbọ́ mi sà, àṣẹ lọ̀rọ̀, mo rán jáde, ayé rẹ̀ á dìde. Yé tún sọ address. Area 10 Old Parade Ground behind Radio House at junction of International Conference Center. I just said Army Headquarters. Ẹgbọ́n mi sà, àwọn ìpàdé ńlá báyìí Ọlọ́run fúnra ara rẹ̀ ló máa ń gbé kalẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ibi tẹ́ ẹ bá ń gbé lábùjá ó ṣe pàtàkì kó múra. Bí àmúrè tó bá wá sàbùjá mọ̀ wulẹ̀ padà sílé, tó bá ti kúrò tó wá sí gbòòrò mọ̀ wulẹ̀ máa bọ̀ direct wá sí program. Tó bá ti kúrò lẹ́ láàárọ̀ tó ń lọbíṣẹ́ sọ fún wọn pé ẹja pàdé nínú pápá ìsọjí. Ìsọjí ńlá ni. Tó bá wà ní lúgbẹ́ àbóǹgbé ní pàpé wúṣẹ́ dúzẹ̀ ṣùgbà buhari kubwa area 1 area 2 area 3 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wà ní kújẹ baraba yanyan ó wà ní bandage àbí busri ó wà ní bega suleja nasarawa gbagbalada karimu àti deide mò ń retí ẹ lénìí. Àwọn ìpàdé báyìí kò ṣe é miss because ìròyìn ò tó àfojúbà. Tó bá di ọ̀la màá ní kán play ẹ̀ fún ẹ. Àwọn ibi tán pè ní wòlíì tí ẹ ti rí ẹ̀ sí wòlíì kọ Jesu wa ra nu gba mo so fun wa pe ta ba mu gbe ni Buhari oko ma wa nbe o de ma ko omo Olorun a de gbaduse a ko omo Olorun nbe wa si parade ground ni papa isojina bus 2 lati suleja agba mandala agba suba a de ko omo Olorun nbe a de ma bo ni parade ground bus 3 lati masaka maraba nyanya pade ma bo ni parade ground bus 4 lati gogolada agba giri suka agba lugbe a de ko gbo omo Olorun a ma bo ni papa isojila adua lo ngba o agbara oke igba iyan ni koko pelu ogo Olorun ti o ba wa ni pape bus ma wa nbe iyan ni bus 5 a ko omo Olorun ma bo mo gbadura Oluwa ti bete mi e wa iwaju Oluwa ti mi do aye ra dide e gbo awon bus stop ti awon oko yo ti ma gbera lati suleja bus stop Kwamba primary school then general hospital junction ni suleja transformer ibe na ti ma gbera then madala police station wa dumbe ati ni madala mobile filling station ni junction ni suba by Zenith Bank wa dumbe ati day day under bridge then ni mobalada bus stop wa do ni wasobia park then park road junction and giri junction wa do ni soka bridge lugbe by police signboard lugbe car wash lugbe bridge then shop right wa dumbe chika bridge ati Karima ni giri then lati maraba assis masaka by masalachi junction new yanya junction ado junction one man village junction by shopping center aso junction sharp corner abacha road junction mopo checkpoint junction and nyanya by mpc main bus stop at Buhari Usafa junction Duse by traffic lights, Duse Magarata Junction, Sokale Junction, and Duse Fourth Gate. All tiri bana church mbe. Toba tiri bana church. Sawa si wan, wadro. Loru kwa jesu orore o dayo. Ago meri, ne pade ma bere. Mwore tiye, umani agbara sa. Ebo mi sa, bulu wati mbete mi ya wadwa jolu wate mi go. Aje radide. Sopo oluwa. Oluwa. Jeki ile.